ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́n lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó dìde tó dògbò kó dìde.

0: Torí àwọn nǹkan tí Ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Mo dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí. Inú mi dùn fún gbogbo àwọn ènìyàn tọ́lọ́run ti lò ìyanu ńlá ni. Mo gbàdúrà nítorí pé ìwọ náà wà ń bí lónìí kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò ta fẹ́ fi gbàdúrà. Kò ṣe ta fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé ìkó lọ yóò padà. Bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀. Nítorí náà. Bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o. Ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ. Láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn ń bẹ́ẹ̀ àṣẹ yẹn ń bẹ́ẹ̀ orúkọ yẹn ń bẹ́ẹ̀ òkìkí yẹn ń bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni. Ó wí fún wọn pé èmi nìyí. Ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o. Èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Yes.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Èmi nìyí. Bí èmi lè bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa àmì ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni ká fojú jọ, ẹni tẹ̀mí ṣèmélé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmélé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmélé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmélé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmélé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀. Kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ já mọ nǹkan tí ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwà dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀pẹ́ rárá sà mọ̀. Láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Ana nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mẹ́lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹ jẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹ jẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ̀ sà. Ntoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa. Ko de ri ise mi. O di liability si wo gan Olorun. A je pe won wa o na fi ise ki egbegbe odo re. Eyin mama ati baba awon ti n wa yin eyin wo ru awon ogun ti an gbe ti awon omo. Elomi da lodo Olorun to gba le ti mo bi obirin ba oko osun. Nitori wipe eni ti won wa lo mura kankan kan yen. O de si pataki. Kani ko kan mura gan nigba ti mo ba n pin adua. Agbara la ni disa. Ba agbara ba de awon to n patewo ni kokko to n so koju fe ti wa na. Won pada join wa ni. Tori won o ri owo ta ni o. Owo Olorun lara wa. Yes. O ti o sele niyan. Ni tesiwaju oro mi e ma se gbagbe pe leyin ti won ti mu Jesu Oluwa tan ti pale re mo tan won ti gba ko pari nu sugbon iyanu lo je oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adiju olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe Ato papo su. Eh. Mi a ti wo. A gbe soke. Awo san ma gba Jesu kuro loju awon oni yeye to nwo. Eh. Mi a ti teju ma oju orun. Yes. Bo ti re oke. Ki esi. Won duro le ti odo won aha eh ki lo de te fi duro te n woke eh Jesus na yi
1: you are listening to Apostolic Flame Radio reaching the world with the message of Christ
0: hallelujah gbogbo awon oluso ti ani won mo so oba awon oba igba ti oba awon oba yo jidide nle nisi la won gan sibe o ta to nso yo gan mo de be ka mi yin lagbara o mo ni o ta to nso to nwa bohun o ti se o si o ma gan so ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 eh eh everyone's okay e soro gidi aha aha beni aha eh eh la torun oyi okuta ko na lenu ona ojo ko le eh eh aha won wa riri oto eru tin be lara Jesu Oluwa ba ba se gbagbo daada eru yen lo ye ko wa lara wa sa ninu we Johanu ni ori kere la nbe lati se kejila oni looto looto ni mo wi fun enikeni to ba gba mi ko iru ise temi nse lo na yo se ani ise to tobi du won yi lo tori ti emi lo sodo ta ni o sodo baba so gbo wa ta wa nbi a ki ise eniyan lasan e ja gbadura bi eni ti ise eniyan lasan tori a fe ma lo ka ma pada keni ko kan wa ma jeri si agbara ta ni o agbara Olorun agbara la fe bere fun gbogbo awon ta kora awon jo bi Judas bi nkankan toro na lo ma gbogbo e ori o ke bi ti Jesu lo ma fara mo ibi to gbe ma gbadura o je won omo bi be ba fe mu e je saaju yin eni mo mo daada ni bi o ba renu sami alagbara meje nbe yen eni to mo o to mo mi to rojo wa kiri o mo ona ti an le gba mu wa iru eyan be o ma sun ko ni jima a fe bere fun agbara Olorun tori pe lowo Jesu Oluwa nikan so la so pe gbogbo agba laye ati lorun ni bo lo wa owo Jesu nikan lo wa do de se nikan kan ta se mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile lori trista mo se se debi ti mo wi ni mo wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi ma se dowo won ninu isipaya yen won de gbi padan won yo mi wu ba won yo mi wu ba won yo mi wu ba ori ti sta ti mi na wa yen mo fori gbadua mo fori gbadua ojiji mo gbo gba ti won yen ba yen ninu ifidi fo ni ba yen ba mi sugbon gba ti mo ji dede ibi ti kini yen ti sele mo da be mo nigba ti mo ji yen emi olorun wa so fun mi pe ah iwo ko na yin nban Jesu Oluwa na yin ni ban de nle ko ma yin mi mo ba be si yile mo be si yile e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gugu eyan lo je pe ipan to ba won ni ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale ipan pe si ti ba won awon miran ipan okun ba won won ri bi ta ti jo mo alaafia won o to nkan mo awon kan ipan iye meji ba won won ba de bi adua kaka kan po kan po kan ma se daada emi yo ma so fun pe ipan lo bi adua kala na ti o gba pe ti o lo nje ta e ba adua to nkan ti ego na je le lo ke lo wa mu bo iru awon fa yen la fe ki agbara Jesu Oluwa ko fa yo ko lara wa gba ti mo ba fe pe adua lenu akoko die ye ino me lo se yan ko ni ye ti ko ni daada be ti na yin o ti to gbogbo to ni o tori awon eniyan ti won fe ba yin ti an le yin ko leyin eyin leyin o.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ile leyin won iba se pe won duro awon to kile iba ti se kini o won ba ti saaju won bo ba je ran se olorun to lebo kan to n sise tawon eyan yo mo o awon eniyan to fe tu o to fe ju o lo they are very many in number to ba duro o si ti o le se emi le fi gbogbo enu so fun yin wi pe lakoko ta de yi ninu ijo apostolic ti Christi Oluwa ti gba ogo mo Oluwa gogo so fe to wa legbe re pe Oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo daada o bi Jesu Oluwa oba se mu ti an sa gbogbo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won e se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbarabade yo dide ona re ti di agbarabade yo dide gbogbo to da laye re pata lolorun ni agbara lati sajo ni won gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun hallelujah e ba nki dada e ba nki dada
2: hallelujah

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú ẹ̀ka tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè tuntun tún padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òótọ́ lẹ̀ ń gbọ́ nítorí báyìí mú tiẹ́ báyìí bẹ́ẹ̀bù lọ́rùn rẹ lójú àlá tẹ́ni ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣerú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ kó nu ayé ènìyàn àlá burúkú báwọn yẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kó oúnjẹ lọ́wọ́ àti oúnjẹ wọn ò gbiná ni adébítà ti béèrè agbára ó fẹ́ dáwọ́ lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́ lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan ń sùn ẹnìkan ń wò tán ẹnìkan ń lọ rí tọ́ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò lè pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbé báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbé báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ bá agbára bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ kí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléyìí wà dúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹ lọ mú nǹkan wá báyìí wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún tí a ní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé nǹkan à béèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá à wọ̀ tì wọn ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Did you hear that? Kuri akoko die ni mo fello. Awon eyan Olorun ti sadua fun wa. Yet oro ase to kan mi agbodo biire agbara ki to bere oro ase yen.

0: lọ́wọ́ lọ́wọ́ báyìí iná ọlọ́run ti dé ẹ sí ọkàn yín payá nítorí ọ̀run ti sí ẹ pe orúkọ Jésù kó le agbára tí ó gbà mí pátápátá lọ́wọ́ ogun ayé torí ayé ogun ogun láyé alágbára ló lè gbénú ayé yìí tó lè fọ́rọ̀ rí ńbẹ olúwa kún mi fún agbára kí a má bàa béèrè pé ń bo Jésù rẹ wà olúwa ró mi lágbára agbára tó ń borí àwọn àkà ènìyàn agbára tó ń borí àwọn ajẹnifẹni agbára tó ń borí ọ̀tá ìkọ̀kọ̀ tó súnmọ́ ni bíi iṣan ọrùn ọlọ́run ró mi lágbára lá àdúrà ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ọyàwó ẹ bèrè agbára sa ẹ bèrè agbára mọ ẹ bèrè agbára sa ẹ bèrè agbára mọ oyoyoyoyoya ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin ẹyanu yin olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára olúwa ró mi lágbára ẹ sọrọ ọjọ agbára lòní ọjọ agbára lòní ọlọbi yanu maru bi da santa lọba santa kawura santa i yahudi asa kawuli bi da badawuna da buda santa nika santa ja yọrù madame yaka yahana taburi ayana bara wakahunita sadaidiba we yahudi saidaka nadanda bida binis kofa jidas antalia yes ọlọrun deo efulaye wahina taori sida bidahana makubi diskafa taisi ndakula mbori yaba yakaino matabi diskofa jidas atakaika bura saidaka yes.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: You are not here. I see you on the radio. Today is your day. This time is for you. Open your mouth. Yes. Robi Kapi and Marubi. Sakauna Mataudi Miskaida Vina Zantaria Kazanaja. Yes. Abaradeo. Afefi Kwebu Reye. Ọlọ́run fẹ́ dáná tó ga sínú ẹ̀bùn rẹ wọ́n máa mọ̀ ọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà a fi ẹ̀bùn rẹ fà ọ́ sókè ṣùgbọ́n agbára rẹ yóò tó omiyọmá yes mabaraba dé àlákálá onílẹ̀ṣẹ́ lórí ẹ̀ àlákálá onílẹ̀ṣẹ́ lórí ọmọ rẹ o ò sì yanu o kù sẹ́jú díẹ̀ à ń dá ẹ̀bùn padà yes anda ẹbùn padà ẹbùn ẹmí ọlọrun eninina ata didina dabuna mata waka bina taru asanda dihana kaburi sita sida kabura sanaja yes odeo ọlọrun ayọ àfọsẹni babalọla odeo onibi jẹ èèyàn méjì tàbí mẹta bá wà níbẹ ló wọn wà láàrin wọn odeo yes ẹ fi ọkàn kan gba agbára ọlọrun. Egba. Yes. In the ruba satan body ako. Do you know the ratus kapatina baruba satanika? Daya balakabura satakana bakunis kadaya. Yes, or was okay. Was in war, huh? Oh, ya ko, badua kaso, reo tutu. Nitori na kafe wa bea so, eh? Ofe so de lumina. Ofe mui yonwa tiwa hala repulu. Agbára tí ò ṣe é mú agbára tí ò ṣe é dán agbára tí ò ṣe é pa àti mi àtayá àtọmú olúwa ró wa lágbára yéé nàdáwó nàmbà tú dìskàpá olúwa ró wa lágbára yéé àyínná tá a rúbà sáraká olúwa ró wa lágbára agbára dé o. Iye meji oje ogba ta ba iku onbi ta ye re o yi pada tori won o bere to mu bo ni atanda o se ngere won ma bere nkan to mu bo pe lati je edogun what are you doing kilo nsi lati je edogun kilo mu bo eh agbara desa ti oluwa ni agbara eyan gbodo de ipade tolorun lagbara komo magbara lo le ibi itedu agbara lo wa yi e beere agbara e beere o ku seju die sa Yes. Aha. Aha. Aha. Lord, what are you doing, brother? I'm done. I'm done. What are you? Ati mi ato ma ataya. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Olu aru alabara. Ati mi ato ma ataya. Abara ti ku kipa. Aba ta san ki ko lu aga to wo ta o le te aba ti edi aye o le mu aba ti o se ra niye aba ti o se so di so esu aba ti o se ba se ran se je ma lowo aba ti pe ese o le ka ye nananda bi adaka u si daka ye ye ye ye ye ye ye yes ode o ode o ode o ode o yes ye ye inade inade inade inade ye ye ye ye yes inade o inade inade ye Yeah. In Indara Bunandari Atasadaka. Odeo, Odeo, Odeo, Odeo. Oku said, you made it very. In Indara Buana Taraba. Inato Junalo. Inato Junalo. Inato Junalo. Latinoa Garalan. Kowanoa Yamil. Kowanoa Yamil. Kowanoa Yamil. So made a Lumina Latibilo. Antimia Toma Taya. So what the Lumina? So what the Lumina? So what the Lumina? So what the Lumina? So what the Lumina? So what the Lumina? Ajemi atoma ataya oruko Jesu aba ati ku kipa aba talaka la ki ese lori e aba ati na ki an ti se lori e aba ati so tele odigo le se lori e oluwa ro mi lagbara ajemi atoma ataya oluwa ro mi lagbara oluwa ro mi lagbara oluwa ro mi lagbara
1: oluwa. You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Oluwa ro mi lagbara. Yes, yes. Oluwa ro mi lagbara. Oluwa ro mi lagbara. Oluwa ro mi lagbara. Oluwa ro mi lagbara. Boa, tua. Lord, what Jesus said.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́ lọ́gbọ́n Jésù kí gbogbo ẹni tó dìde kó dìde.

0: gbogbo wa pátápátá tádẹ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí inú mi lòun fi gbogbo àwọn ènìyàn tọlọrun ti lò ìyanu ńlá ni mo gbàdúrà nítorí pé ìwọ náà wà bí ìlú ni kò ní rin àárín nà àwọn èdè kan bẹ́ẹ̀ tí jésù ló wá lò tá a fẹ́ fi gbàdúrà kò ṣe tá a fẹ́ bẹ́ẹ̀ lónìí ju agbára lọ sà bá agbára bá dé ìkó lọ yóò padà bí agbára bá dé ọ̀nà tó dí ọ̀la bí agbára bá dé ohun tó kú nínú ayé wa yóò jì nínú ìwé johanu ní orí kejìdínlógún ẹni tí ó ká yẹn a máa bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ a fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ láti ẹsẹ̀ ìkẹrìnlẹ̀ ti bẹ̀rẹ̀ nítorí náà bí jésù olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báwọn ta lẹ̀ ń wá ìbéèrè àkọ́kọ́ nìyẹn o ta lẹ̀ ń wá torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ láti yẹ̀yẹ́ rẹ̀ láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ ọlọ́run tàbí alágbára ṣùgbọ́n ó nítorí pé iná yẹn bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá yes wọ́n dá lóhùn pé jésù ti násárẹ́tì ni ó wí fún wa pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn ọdẹ ẹ̀mejì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ yes wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ yes ó tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá èmi nìyí.
1: We are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣèmílé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí ṣèmílé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí ṣèmílé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmílé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmílé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá a ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kànjàngbọ̀n rí láyé Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí èmi nìyí lẹ́ẹ̀kínní ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì péré sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀ agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà agbára la fẹ́ béèrè níbí torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni apẹjọ sí kí ni ẹ ń ṣe bẹ ẹ lọ káyé wọn ẹ jẹ àmọ nǹkan tí ẹ ń ṣe ń bẹ orí ilẹ táwa dúró sí ẹni tá a dúró tì olọlọrun láì dẹ pẹ rárá sà mọ láì pẹ rárá ibi yìí máa di ọjà àgbáyé ètò ọlọrun nìyẹn kò sẹni tí wọn kẹgàn rẹ ṣùgbọ́n nígbà tágbára ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ onírúurú ẹ̀gàn la rí nínú ayé ana nínú ayé sara ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tàn pátápátá láyé rẹ ẹ̀gàn máa tán àmì yẹ̀yẹ́ máa lọ ṣùgbọ́n a ní ìdí agbára ọlọ́run a ní ìdí agbára ọlọ́run ọwọ́ a sọ fún wọn pé tó bá ṣe pé mi lè ń wá èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ mo mọ̀ pé mi lè ń wá gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o sẹ́ẹ̀rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé ń jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀ ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan bá láboyún bá bímọ tì tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí kí ló go pásítọ̀ ń bẹ̀yẹ sà ntọ́ba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà But there is a me

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan ń bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè ti tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ kòkè láì fu ẹ̀ lọ́lọ́ yẹn òtọ́lẹ̀ ńkọ́ ntọ́ba ẹ̀ mú tiẹ́ báyìí bẹ́ẹ̀ wù lọ́rùn rẹ lójú àlá tẹ́ ní ọmọ sáré lọ níhòòhò nǹkan ti ṣe lú ẹ̀ bá agbára ọlọ́run ọ̀bá dẹ̀ lọ́pọ̀ nu ayé ènìyàn àlá burúkú bá wọ̀nyẹ kó wá síwájú ẹ̀ lójú oorun lójú àlá oúnjẹ jíjẹ nítorí kí wá ní bá agbára ọlọ́run bá wà ẹ tó kóúnjẹ lọ́wọ́ àtóúnjẹ ń ó gbiná ni adébítà ti bèrè agbára ó fẹ́ dáwọ́lé nǹkan rí àyà rẹ̀ ń já agbára ló ní bá agbára bá dé kò sí tọ́ dáwọ́lé tí ò ní tẹ̀síbo tí ò ní tẹ̀síwájú odidi ọdún mẹ́rin lórí ìjọ kan ṣoṣo èèyàn mẹ́rin ọdún mẹ́rin lórí ìjọ kan èèyàn mẹ́rin inú mẹ́rin rí bá a bá ń gbàdúrà ẹnìkan sùn ẹnìkan wò ta ẹnìkan lọ rí tọ̀ lẹ́ẹ̀mẹwàá ẹnìkan jókòó kalẹ̀ olóhùn ò ní pariwo mọ́ tí ẹ mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó bí yóò gbì báàgì yóò mọ̀ bá tiẹ̀ lọ gbagbara bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rírú eléèrí o àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni o ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá wá ẹ lọ mú nǹkan wá ọ ti àní à àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bẹ́ẹ̀lì mọ́ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé nǹka àbèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ̀ tí wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ́ yín ló tún kọ́ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ̀ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ọ̀rọ̀ àṣẹ tó kàn mí a gbọ́dọ̀ béèrè agbára kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣẹ yẹn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.